0: nípa òkú náà.
1: We had said before.
0: Ní òdò dáyé.
1: Everybody should stay.
0: Gbẹ̀tọ́lẹ̀ pọ́ ní sí àyín. Bó ṣe kúnnù. Àṣọ dé kúnnù náà dé wàá bọ̀ á dé kúnnù tó e. Mi wàá bọ̀ á dé kúnnù mi tán lẹ̀. Mi pa òkú náà. Òkú nù títan. Ẹlọ ẹmi dòtò Joseph ọ̀yìnkọ́ ẹmi tọ́nà yín. Mi pa òkú náà. Esteli Odiaza. Edo kwe aton wa iwe no visuno eme ton eto kwen gbok li re ton je o kwen gbok li re ton lo di yema e gan nusi mimyon azat edo azatita zende di edo ye no jikulo no kakam bo avivo siye avivo lo siye kaka to jikuna nu to jikuna godo emi do peran jewe demi wa je pe gbe emuna yin ganji to jo hwanu e ma so pepe de ba pe gbo liga eno pepe kaka ba emuna mo gbo na to gbo pe aton blebu so azan ne di kaka je din bi